0: ẹyin tèmi mi ò mọ tí yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrìtì mi bá tètè tán inú àṣùmọ̀ àbí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́rọ̀ọ̀sẹ̀ tíṣàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and connect illuminate àti my miss gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up and tí o sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí o pè ra pass connect onígun mẹ́jọ péré tí o sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba carson sesmo tó bá sì wù ẹ́ kó jẹ́ ìgbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1229 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
1: Résultat du deuxième tirage double chance 085/26 du samedi 18 juillet 2026, 14h. Loto Star, zone A, 5 premiers numéros, 70, 88, 73, 87, 79. Zone B, 5 derniers numéros, 31, 07, 39, 75, 66.
2: Nos marchés, nos places, nos avenues, c'est notre patrimoine commun. Ensemble, entretenons ces espaces de vie en adoptant des gestes éco-responsables. Avec la SIDSSA, ensemble pour des villes propres et durables. La SIDS vous donne l'heure. Il est 15h.
3: Bip Radio, nous émettons de Cotonou. Écoutez-nous sur bipradio.com et regardez-nous sur TikTok.